àmọ́ má lọ sọ́kò, má lọ sọ́kò, mo ní má lọ sọ́kò. Tó bá lọ sọ́kò, ó mẹ́ni tó máa bá. Sí boy nice, Naija FM tiwa tiwa mi lẹ̀ títì. Ṣáwọn gbéra.